0: agus bimbe de fólam linn.
1: Agus Paul, a réabhar eile, tá duine de leachra móra CLG go dóir le blianta fada i mí ar chlí na fíorine Donal na Breslain. Fear a bhí mar intíobh ar a chumann agus fear a thug a chéal omlan de CLG go dóir a fáil?
0: Is cinnte go dog, ié, ó creidim ans na cuigadaí agus na seascadaí, bhí sé mar fellad ar faois agus mar fellad ar sinsir agus mar fellad ar condaí, bhí sé mar oifigé iar chaichila iar úna iar chistear ans na seascadaí ó na hoscarúgadaí bord na condaí fe blianta fada, bhí sé an na chuimnear ná na intríhí ná na trustaí go dtí le amhais. Agus creidim fríd na blianta sin ar fada fe seasca, seasca sa cuig seachtú a bliain, ba é an duine den lár tacaíocht a béir a bhí gin chumann, bhí sé creidim bhí sé glóra, bhí sé gríomha, bhí sé gorige, bhí aithnir Ani gahanan ye er Donald er fudda kondai agus ní svojina sin agus fisha jaskar usha lin agin chomortas pelan ar wangri dói cain gus sin clichy jar na hanigsha fudan gri dói gimmert gyrakisha medju bunt an chomortas naishun di neidin wulf tón an erlun kinkisha shirvish viltina tokiga agus kormijar govron hag shil agus an chaila lig agus ag jetur halig fi clani vrishlin inta maita chom an lukla scale gri dói jimmer octaraku Achtar bach a bhí sa te, dimar siad ar fáda chob an lúch le scéal agus chuirmid ar bannachlí chug an teila lig agus chug Peter a Tachin Hall America fásta.
1: Agus fachla jasan sin fáil agus sacrí a tóri gón in lífres lan wa behar a aiaid a tóri í rorti nar í bygan yúhan cwig gajín ní agus a maira an hín gajín hart agus bein pádjín gajín ní a hlogan art agus aga hart a hlogas ní maira agus corar dón le bres lan a rilic wa hei gathlan ja dóni in í afrin lehen í hín a ja pobl chrug fála. Wal is minic a lor dón le linn sásir radio le bliantar chuirsaí pelle na tarant ar chréibh na condaid deant an seos a stúdio seo. Agus trí seachtaí háin lór se len beá ón rádaí i Gilchare, go díra bomadí roibhchluí cena sinsir an chomarta se drugi dóí agus bhfuilh tón, agus seo coid den chóra a bhíh Donal le Tommy O'Hallin in leisin.
2: Na chóil me sé seachtaí an gro ceir chluí le amartu gan fe me sé ní bhí ma duine sa fáim. But Hoogste de klee aan leeg, is er een dubbele way. I mean, is de score half a few points in aan klee, is er iets chagrijn, big faster, but dat is een taai ak, wat is het oog? Zo'n zwerd dat duurde me,
3: dat is
2: een oog. Ten een laatste is het tigerse, is het de gerry point, zo'n de small, you know.
3: Wie moet de kind te chin, dierig, ik is een PCQ, wie moet de kind, ik is toch een stijl, wie toch heen, ik moet je blind te vader, en wie toch allemaal niet immer tussen geert gemort is, pellen.
2: Wie me heen is Nelly, Jimmy John, ik is Brennan, ik is laat naar televisie met je Fenry.
3: Kan de harlo?
2: Keshwai. Keshwai. Ni far more rate ar ei mysio bod ti ddim yn masesar oedd yr oed Jan Leis. Cysio ti'n rhywbeth yn anffraig i gilam wei?
3: Cyn Cliff y fi'n chyn?
2: Nid yn New Joseph. Gwys am Alba Fe, ie.
3: Cliff y Cryf yn
2: gwybod? Cliff y Cryf, ond ie.
3: Agus cwrw mach cehra gwy?
2: Gwyw, leis yn ia.
3: Agus
2: ni gwylo ar a cwp o pwynt yn wyd.
3: Agus Neil Sars Fos can ffol?
2: A, da dwi fi dwi'n rwog mi awen, bydd ni'n... Mae hyn yn spedil o'r lenni wain mynd y cymordus.
3: Fi tu gyb, dim yr dwi'n gwybod yn ôl, ffres yn ddech.
2: Dim yr yn sy'n siasgad, ie.
3: Cechron y blent ysyn eich dwi'n yn ôl, yn ôl.
2: A, ni'n rwy'n mynd eich at yr eibod, Costner oedd y harn, rwy'n mynd
3: Can you the county? We are too, but enjoy also to him.